0: Church of Jesus Christ of Latter-day Saints at Waterhead, Bosonigbowo.
1: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkópa fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.
2: Emeka, Ayo, Aruna, Ebode o, ilé-iṣẹ́ amúnáwá kẹjà ti gẹ́nà wa o.
3: Kí ló dé wọ́n ṣe gẹ́nà wa? Lẹ́yìn pàtàkì ti fọ́ọ̀tà bẹ́ẹ̀tì lówó. Àti tíìpù wọn náà.
4: Wọ̀n láì máa lọ bí ọlájà yìí sọ náà nísìn nísìn.
3: Ẹ má dánwò. Ẹ mọ̀ pé léwu láti máa sunan. Nígbà táyì ṣe ilé-iṣẹ́ amúnáwá kẹjà. Nígbà wà ló fẹ́ lọ sunan. Tó o bá ti ń ṣe òṣìṣẹ́ ilé-iṣẹ́ amúnáwá ìkẹjà tí wọ́n bá mú wọn pọ̀ lọ sunan àbí nǹkan kan. Ọdún mọ́kànlélógún lẹ́nu láti mọ̀lé. Kẹ́yà sọ́ra yín kẹ́ mà wọ́n tẹ́lẹ̀ ń fún lówó tí wọ́n ń ṣe òṣìṣẹ́ ilé-iṣẹ́ amúnáwá ìkẹjà tí wọ́n sì ń pera wọn bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ amúnáwá ìkẹjà ti wá fi nọ́mbà tuntun síta láti pe kọ́sítọ́mà kí ẹ wọn fún àlàyé àbí tẹ bá kẹ́fìn kankan. Ẹ súré pé wọ́n sórí 0201-700-0250 tàbí 0201-227-2940 tàbí kẹ́ pé wọ́n sórí 0201-700-0929 tàbí 0201-227-2941. Ẹja electric sísọ ohun àmúṣagbára dà yìí lọ́nà tó tọ́.

103.5 FM nítorí àsìkò wa láàárọ̀ tòní síbẹ̀síbẹ̀ a ò ní ṣàì lọ sí abala àgbéyẹ̀wò bó tiẹ̀ jẹ́ wípé a ṣe ni mo bẹ bí àwọ̀ bàbá àṣọ̀nà láàárọ̀ tòní nǹkan tí ẹ bá wa dá sí òun náà ni ìdarí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin títẹ̀lé ìlànà ètò ìdájọ́ tẹ́ ẹ̀ bá gbà pé owó ńlá rọ̀gùnrọ̀gùn kan báyìí ni àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí ni wọ́n sọ wípé àwọn ó pààrọ̀ ọkọ̀ àwọn ó ra ọkọ̀ tuntun owó tùlùtùlù owó tàbùwà-tàbùwà ilé ẹjọ́ wa wò ó pé irú àsìkò tá a wà yìí táàrí bọ́rọ̀ ajé ṣe ń ṣe wá yìí ṣé ó yẹ kí ó jẹ́rú nǹkan bẹ́ẹ̀ la máa kó wọlé níwájú onídàájọ́ yẹ̀límù gbogbooro wọ́n fa igi wọ́n fagilé o kí lè ro tiyín lórí ìgbésẹ̀ ilé ẹjọ́ yìí.

0: kọ́nà rúta ìsì ìsẹ̀rẹ̀. Ó jẹ́ dúró, èmi mọ̀ pé ó nira, èmi mọ̀ pé ẹ̀kọ́ ò fojú múmu hàn. Ṣùgbọ́n dúró, dúró dọ́lọ́run kó tọ́ ìsì ìsẹ̀rẹ̀ ayé rẹ̀ ó padà dára. Olórin kan wípé báyìí kọ́ ni yóò máa rí lọ. Báyìí kọ́ ni yóò máa rí lọ. Gbogbo ìṣòro tá ò bí mi mọ̀, gbogbo ìṣòro tí ẹ ò bí mu mi, lórúkọ Jésù mò ń fọwọ́ sọyà pé báyìí kọ́ ni yóò máa rí lọ. Báyìí mà kọ́ ò rí lọ láyé rẹ̀. Dúró, yẹ kó lọ́rùn tí mo sì ò tọ́ ìsísẹ̀ rẹ̀. Ayé rẹ̀ ó sì nítumọ̀.
1: Amen.
0: Mo ń gbọ́.
2: Ó sì dẹ́tí sí mi.
0: Ó mo ké pe Olúwa, ó wá dẹ́tí sí mi. Yes.
2: Ó sì gbóhùn ẹkún mi.
0: Ó wá gbóhùn ẹkún mi jẹ́wò ráyé àdúrà mọ́ báyìí. Iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́. Njọ́ ìwọ ráyè láti sokoṣọ lọ́rùn lọ́rùn. Tó ráyè sokoṣọ lọ́rùn, mo máa ń sọ̀rọ̀ kan. Omi jẹ́ ojú tí ò ládùá nínú òfo ló dá sí. Omi jẹ́ ojú mi ń bèrè àánú rẹ bàbá òótọ́ ni tó bá fàdúrà tì. Ẹkún ṣoṣo àṣojú a máa mú apá tẹ́ńsàn báyìí a sì máa pa ni. Ṣùgbọ́n sunkún sọ́lọ́rùn lọ́rùn pẹ̀lú ọ̀rọ̀. Ó sunkún sọ́lọ́rùn lọ́rùn ó ké pé ẹtún ká kí n gbọ́.
2: Ó sì mú mi gòkè pẹ̀lú láti inú ìparun ìhò jáde wá.
0: Ẹ tún kà fún mi kí n gbọ́.
2: Ní dúdúró ẹ̀mí dúró di Olúwa.
0: Ní dúdúró ẹ̀mí dúró di Olúwa.
2: Ó sì dẹ́tí sí mi.
0: Ó wá mo ké pé ó wá dẹ́tí sí mi.
2: Ó sì gbóhùn ẹkún mi.
0: Mo sunkún mo ké pé ó wá dẹ́tí sí mi. Kí ló wá ṣẹlẹ̀?
2: Ó sì mú mi gòkè pẹ̀lú láti inú ìhò ìparun jáde wá.
0: Láti inú ìhò ìparun Ọlọ́run mú mi jáde wá. Olúwa ló mú mi bọ̀. Ènìyàn sọ pé mo pẹ́, Ọlọ́run ló ń mo pẹ́ rí o, olóore àjẹpẹ́ wípé Olúwa ló mú mi bọ̀. Ènìyàn sọ pé mo pẹ́, Ọlọ́run ló ń mo pẹ́ rí o, olóore àjẹpẹ́. Ọlọ́run là ń wí yìí, mo dúró d'Olúwa láti inú ihò parun, ó wá mú mi jáde. Irú parun wo ló wà lọ́wọ́ láyé rẹ báyìí? Irú ihò parun wo ló wà ìwà tó ń gbọ́ mi? Bí èmi bá ṣèwò ní Olúwa, ó jáde lónìí.
1: Amen.
0: Wọ́n ní jáde lábọ̀ ara o.
1: Amen.
0: Ó jáde ní pípé.
1: Amen.
0: Ó jáde ní pípé.
1: Amen.
0: Olúwa ń fa òsókè.
1: Amen.
0: Gbọ́n tó wí mò ń gbọ́ lọ́mà.
2: Láti inú ìrìnpẹ́ rẹ̀.
0: Ó mú mi jáde tó ka àdé fastu yẹn.
2: Ó sì mú mi gòkè pẹ̀lú láti inú ìhò ìparun jáde wá.
0: Ó mú mi jáde kúrò nínú kòtò ìparun.
2: Láti inú
0: erùpẹ́ rẹ̀. Láti inú erùpẹ́ ẹ̀rẹ̀ nínú ẹ̀rẹ̀ nínú àrọ̀fọ̀. Tí àrọ̀fọ̀ kíwọ̀ náà wà, ọ̀ṣiṣẹ́ kò ní túmọ̀. Ọ̀ṣẹ́ṣẹ́ṣẹ́ kò lógo. Ọwá dàbí aláìmọ̀ ń ṣe. Ó ń ṣiṣẹ́ ìrìn ọ̀hún jẹ̀jẹ̀ lírí. Ayé ìtìẹ́ náà ti pọ̀ olúkúmoṣù. Torí ìtìẹ́ ni mo wá lónìí. Èmi ò mọ́ṣẹ́ tó ń ṣe o. Ìgbà kan wà táwa náà ń ṣiṣẹ́ ìránṣẹ́ báyìí náà. Nígbà tí Ọlọ́run ò tí ì gbóhùn àdúrà wa, ìdààmú pọ̀, wàhálà pọ̀, ẹ̀yin àyànfẹ́ tó ń gbọ́ mi lọ́wọ́ ọ̀ ní láti sákú o, yóò padà dára.
1: Àmì.
0: Ìwọ ìyá tó ń ṣiṣẹ́ lọ́wọ́ yẹn yóò padà dára.
1: Àmì.
0: Iṣẹ́ rẹ yẹ tá dàbí ẹni pé ayé ti sọ dìṣẹ́ mọ́ ọ̀rọ̀ pọ́kàn balẹ̀. Lẹ́yìn wàásù mi yóò padà dára.
1: Àmì.
0: Ọ̀rọ̀ ayé rẹ yóò ní túmọ̀. Mo ní ọ̀rọ̀ ayé rẹ yóò ní túmọ̀. Àwa náà ti jìyà rí i. Ṣùgbọ́n a dúró dé. Gbà ó sì yá, ó gbéra lọ́wọ́ dìde. Tọ́lọ́run bá dá ǹtán, ènìyàn ni ó ràn. Ènìyàn ló máa ń rán. Dọ́n tí Dávidì wí níta pastu yẹn again, ó wí pé.
2: Ó sì mú mi gòkè láti inú ìparun ihò jáde wá.
0: Inú ìparun ihò. Ọlọ́run ti mú mi gòkè. Dávidì ló ń sọ̀rọ̀ nínú ìparun ẹ̀ mọ́ o ti sọ́dún fojú ẹ̀ rí. Ọba fi àfin sílẹ̀, ó bẹ̀rẹ̀ sí wọ ọmọdé káàkiri pé eléyìí ò ní jọba. Ó dìgbà tí n bá pa kọ́kàn mi tó balẹ̀, ó wá ń wà káàkiri inú igbó. Eh, Bobby Kani. Wonu horo. Ha. Aye mali. Baje ti woni o to iwo to n gba mi won ni ri omo.
1: Amen.
0: Aye o ni le oba.
1: Amen.
0: Ni e buru. Wa fun gbogbo te se le wa si ma le o ka kiri. Ha, eh mo kere kini e ma pelu mi won rogo re. Won ti rogo David won mo pe David na loba to ye ko kan. O se fa fin le won le ka kiri. Tani nle aye iwo na, tani nle aye omo re. Ko do le mo mo. Won le David ti. Ade ni ba le l'Olorun mi. Onirin ajo kan to lagbara. O lo mu mi dubule nu papo oko tutu, se papo oko tutu se le ni ani. Ninu ha omi to da kere ro so ti rin ko de bi ha omi to da kere ro ri. To ni gbo nkan, to ni gbo anything to mi o kan ma san un. Ni bi parun. Ni le awon ojola. Ni bi te jola fi sele. Ni awon ekun. Olorun o gba Olorun ni.
1: Amen.
0: David to n dupe ni. Toro mo pe ojo kan bo. Olorun ti mo nsin yo kuku gba mi njo kan. Duro, ore duro. Duro kepe Olorun re. Ogun to n ja lowo ye ogun wo ni kan ko Olorun wa loju ogun pelu re. Emi mo pe laye wa su mi oro re o dayo.
1: Amen.
0: Ekun re o derin.
1: Amen.
0: O mu mi jade lanu ko to parun yes. Gbogbo
2: lati inu erupe re
0: lati inu erupe ninu ere ninu ere ere ere ti yi la won o ri ni ere mama je nku sori mo sesese o mama je nku sori mojiya mojiya ele da mi gboro mi ro kaye ma yo mi o yes.
2: Yes. O si fi ese mi ka ori apata.
0: O wa mu ese mi lori apata lati nu ere. Yes.
2: O si fi sise mi lele.
0: O wa fi sise mi lele. So mo pe loni Olorun o fi sise re lele.
1: Amen.
0: Iya omo de David gbe. Iya omo de ta leni ta wu yi. David ba ti tolu ba ya were. O mo ni nta duru tara re mo nya. Mo ro wi pe ota kan wa nbi kan ta yo awon to mo o. Bibeli wipe kiyesi ara ale niyan si ni ota re Matthew 10:36 baye re ti ri to ponuku mo si ota to nda mu aye re eni to ma mama o ni eni to ri ota ma lo nsi o ota ti o jaye re o gbadun lowo e ota to ma mama ota ma ni o mo logun mi nbo mi ogun to nda mu aye re gan. Olorun ye pe agbara re ka ipa re ka ogun ton omi je loju mi ipa re ka agbara re ka ipa re ka eje agbara re ka ipa re ka ogun ton omi je loju mi ipa re ka ogun to ngbo mi je loju mi ipa re ka ogun to ngbo mi je loju re ipa olorun ka
1: amen
0: yo segun fun olorun ni
1: amen
0: ki se bayi ni o ma ri olorun o gba olagba tan
1: amen
0: olorun o se yanu laye re
1: amen
0: ah yes gbo mi lagboye olorun yi so olorun eke o ki si paro ko le wi ko ma se be ko le wi ko ma se be ninu we Samuel kini ori ikeji deje n wo ese kefa si ekejo
2: oluwa pa
0: ma gbo nipa aye Anna ni mo so Anna ta aye ti fi sesi Anna ta aye ti so di eye njo mo pe yawo Anna o si ni omo meje sugbon Anna o bi kankan nigba ti Olorun lo nde ewo ese karuna nigba ti Olorun lo nde yes
2: awon ti o yo fun onje
0: awon to yo fun onje
2: ti fi ara won se alagbase
0: won ti wa n fi ara won se alagbase o Àwọn tí ebi ń pa. Àwọn
2: tí ebi ń pa
0: o. Kò sì ṣe aláìní tó bẹ́ẹ̀. Wọ́n wá
2: sí aláìní mọ́
0: o. Tí àgàn fi bí méje. Àgàn wá di ọlọ́mọ méje. Yes.
2: Ẹni tí ó bímọ púpọ̀ sí di aláìlágbára.
0: Ẹni tó wá bímọ púpọ̀ wá dá aláìgbé kankan. Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ta ní yọ̀ ọ́ lónìí? Ta ní tí ó ṣe yẹ̀yẹ́? Ta ní tí ó ṣe sí nítorí ipò tó wà? Wọ́n gbà tẹríba níwájú rẹ̀. Wọ́n bọ̀ àtẹríba níwájú rẹ̀.
1: Amen.
0: Mo ní wọ́n bọ̀ àtẹríba níwájú rẹ̀ sẹ́.
1: Amen.
0: Wọ́n yọ̀ ọ́ torí ipò rẹ̀. Wọ́n rò pé sin rẹ̀ wà láíláí ni. Ọ̀gbọ́n ni ọ̀tá mi mọ́ yọ̀ mí tí mo bá ṣubú màá dìde. Wá dìde padà.
1: Amen.
0: Ohun tó nílò ni ìdásí Ọlọ́run. Bọ́lọ́run bá ti dá sọ́rọ̀ rẹ̀ ó mọ̀ títàn. Mo ń gbọ́dọ̀ máa ní Francis ó wá sọ̀rọ̀ pé.
2: Olúwa pa ó sì sọ di ààyè.
0: Olúwa nìkan ló lè pa. Kó sì tó sọ di ààyè. Irọ́ ọ̀nà tá à rẹ̀ ń pa. Wàá yè.
1: Amen.
0: Mo ní wàá yè.
1: Amen.
0: Yes.
2: Ó mú sọ̀kalẹ̀ lọ sí ibojì, ó sì gbé e sókè.
0: Olúwa lè mú ìyẹn sọ̀kalẹ̀ sí ibojì, òun náà ló lè gbé sókè. Ọlọ́run ni ó gbẹ́kẹ̀lé lónìí. Ọlọ́run ni ń gbé sókè. Ìdí tí wọ́n wá lónìí ni pé ọ̀ ní wọ ibojì lọ.
1: Amen.
0: Ṣùgbọ́n Ọlọ́run yóò gbé ọ sókè.
1: Amen.
0: Ọ̀ ní wọ ibojì ṣùgbọ́n Ọlọ́run yóò gbé ọ sókè.
1: Amen.
0: Torí ìgbésókè rẹ ni mo wá lónìí. Ọlọ́run nìkan ló lè ṣe. Mo ń gbọ́.
2: Olúwa sọ di tálákà.
0: Ọlọ́run a máa sọ di tálákà.
2: Ó sì sọ di ọlọ́rọ̀.
0: A sì máa sọ di ọlọ́rọ̀. Ìwọ wo lọ wà nínú tálákà? Òsì wo ló ń ta ọ lọ́wọ́? Dorí rẹ mi wá lónìí. Ìgbédìde rẹ wà lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn àdúrà mi, ọ̀ sọ fọ́lọ́run náà ni tàbí níbi mo ti ń sọ̀rọ̀ náà, Olúwa sọ mí di ọlọ́rọ̀. Ìyá jàwa yìí náà. Njẹ́ mo pé mo ta igi gbígbẹ rí? Igi gbígbẹ. Ń gbẹ ìwé mi, mo máa ń wọnú gbólọ, màá lọ kó igi. Àwọn èèyàn wà ara igi, màá sági sági sági sági Ọlọ́run ló tó. Ó ṣòro lónìí láti gbá àáké mú o. Ṣùgbọ́n ìyá ti jẹ mí sẹ́yìn. Ìyá gidi. Ìyá gidi. Ṣùgbọ́n jọ́tọ́ lọ́run ló ń dé. Jọ́tọ́ lọ́run ló ń dé. Ìyá ni mo fara. Àwọn kan ń gbọ́ mi lọ́wọ́. Tí ń mọ̀ gbà tí à ń tági gbígbẹ. Igi gbígbẹ. Lónìí. Wọ́n kí gbé bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá. Ta ni jẹ́ bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ tayọ Ọlọ́run? Ọlọ́run ló dá sọ́rọ̀ mi. Ọlọ́run tó dá sọ́rọ̀ mi yóò dá sọ́rọ̀ ayé rẹ̀.
1: Amen.
0: Mo ní Jésù ó dá sọ́rọ̀ ayé rẹ̀.
1: Amen.
0: Yes.
2: Ó rẹ̀ sílẹ̀.
0: Ó rẹ̀ sílẹ̀.
2: Ó sì gbé e sókè.
0: Ó sì gbé e sókè. Ọlọ́run nìkan ló lè ṣe. Ìwọ tọ ni lónìí, má gbéraga. Jẹ́ kí Jésù kójó gbogbo nínú gbogbo nínú ayé rẹ. Olúwa máa rẹ̀ sílẹ̀ àti máa gbéga. Mo ríran fún ọ tó ń gbọ́ mi lọ́wọ́. Olúwa yóò gbé ọ̀gá.
1: Amen.
0: Ìfàsókè Ọlọ́run lèmi ń sọ lónìí. Ọlọ́run fẹ́ fà ọ́ lọ́wọ́ sókè. Ọlọ́run fẹ́ fà ọ́ lọ́wọ́ sókè ni. Yes.
2: Ó gbé tálákà sókè láti inú ẹrù.
0: Ẹ̀gbọ́n láti ní wàá sọ̀rọ̀ tán. Ó gbé tálákà sókè láti inú erùpẹ̀. Ó wà nínú àwọn tálákà yẹn o. Èmi náà wà nínú àwọn tálákà yẹn o. Tí mo wà nínú erùpẹ̀ lásán-lásán. Tí mi ò mọ̀ pé mo lè jẹ́ nǹkan kan mọ́ láyé. Tó bá wo ayé ti tèmi tó fi gbàdúrà fáyé rẹ lónìí òní rí bákan náà mọ́.
1: Amen.
0: O gbé tálákà kúrò láti inú erùpẹ̀. Yes.
2: Ó gbé alágbe sókè láti orí ààtọ̀ wá.
0: Àwọn alágbe ó gbé wọn sókè sẹ́wọ̀n. Ọ̀dà bíi fáńbàrà lónìí. Ọ ò rí jẹ. Bọ̀dá ẹ̀yá mi, bọ̀dá ẹ̀bọmi lọ ń ṣe ká. Ọlọ́run ó gbé ọ dìde lónìí.
1: Amen.
0: Àánú fọ fáyé rẹ.
1: Amen.
0: Yes.
2: Láti kó wọn jọ pẹ̀lú àwọn ọmọ aládé.
0: Ó wá kó wọn jọ pẹ̀lú àwọn ọmọ aládé wò lónìí. Láàrin lọ́ba lọ́ba. Láàrin agbára láàrin àwọn olóṣèlú èmi náà ń fún tanimi tanimi ǹjọ́ mọ̀ pé tọ́lọ́run ṣe fún mi yóò ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn tó ń gbọ́.
1: Amen.
0: adura l'olomo ni ngba fun eleyi taye re o si fi nitumo kin to tese waju o ba ma raye lojo jimo to nbo yin wa si inu jora tori igba te nba pari ma fo ni phone number mi pe mi wa si isoji to lagbara isoji igbedide ni mo nse nijo na iso oru ni latago mewa ti marun daji ni lu jora ni badia gagagagaga number 1 B olorun bebe street to ba ti debi nepa nepa office to ba nlo amukuku ibi bridge ye gagagwa ari sabord lada ko ba balance kese aposu kola oye yemi si jp lojo jima yi begede ogbina ota re dana
1: amen
0: isele o sele
1: amen
0: ya no faraha
1: amen
0: gbetalaka dide be ton ka se ngbo
2: ogbetalaka soke lati inu erupe wa
0: ogbetalaka soke lati inu erupe wa
2: ogbe alagbe soke lati ori atan wa
0: ogbe alagbe soke lati ori atan wa gbe dad oh yes
2: lati ko wojo pelu awon ma alade
0: o ko wojo pelu awon ma alade
2: lati mu wojo gun ite ogo
0: lati mu wojo gun ite ogo ogun le baba re iwo lo ni o
1: amen
0: won ba wo fa lowo ogun le baba re iwo lo ni o ogun le ya re wo lo ni o
1: amen
0: gbogbo n taye ti gba lowo re leyin adura mi gba pada
1: amen
0: gba pada
1: amen
0: igbedide o si ti o ba seyan to gbe odide o olorun ma ran ni ta lo ma